won kí ọwọ lókè àwa náà kí ọwọ nísàlẹ à ń bọwọ fọkàn olúwa. I'm lost for words ṣùgbọ́n èmi mi kan sí ọlọ́run àwọn ẹ̀mí ọlọ́run àwọn ayé ọlọ́run òkè ọlọ́run ilẹ̀ ọlọ́run agbẹ́dẹ́méjì ìwọ nìkan. Lọ́wọ́ ìgbìyàn ni bí mo ṣe lè sọ ni mo ṣe sọ ṣùgbọ́n èmi mi sọ̀rọ̀ ọ̀tọ̀ ọgbọ́n orí mi ò gbé láti yín kí ọ olúwa.

kú ojúmọ́ o. Àkójọpọ̀ àwọn kókó ìròyìn ló ń dé sí ti gbọ́ yín láti ìkànnì kọ̀ǹga àgbọ̀nmàgbẹ́ Wells Radio 89.3 FM ti àkàlẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn. Oyè Ọlọ́run Adégòkè lóníròyìn yín. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ni wọ́n ti ń san lára àwọn àjẹsílẹ̀ gbèsè ọlọ́jọ́ pípẹ́, eléyìí tí wọ́n jẹ ilé-iṣẹ́ náà mọ̀nàmọ́ná. Wọ́n wá ṣàpèjúwe ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí ìmúdára látàrí ìgboyà lẹ́ka iná ọba. Ilé-iṣẹ́ Transcorp sì fìdí ọ̀rọ̀ náà múlẹ̀. Ìjọba àpínlẹ̀ Ọ̀yọ́ kéde ètò ìmúgbòòrò ohun amáyédẹrùn àmójútó ilẹ̀ dídá ìdọ̀tí àti pàǹtí pẹ̀lú bí wọ́n ti ń kọ ibi ìdálẹ́nu sí tuntun méje ní ìpínlẹ̀ yìí. Bianca Odumegu Ojukwu ló ti wọ́

tọ́ onílé mòbòdè kí n tó wọlé o ajá ò ṣùpá ni mí mòbòdè ọlọ́run bàbá mi torí pé ewúrẹ́ tó wọlé tí ò bòdè ó dẹran àmúṣẹbọ o àgùntàn bọ̀lọ̀jọ̀ tóun náà wọ̀ ló tí ò bòdè ó dẹran àmúbọ̀ṣà kábíyèsí olódùmarè ọlọ́run ọba mi ìbàrẹ́ o àkọ́dá ayé àṣebàrẹ́ àṣẹ̀dá ọ̀run àṣebàrẹ́ ọba tó ti ń bẹ kéèyàn ó tó máa bẹ àṣebàrẹ́ o ìwọ ló wà nígbà tí èèyàn wà béèyàn bá sì tún sí mọ́ ìwọ náà ló tó máa jọba lọ àṣebàrẹ́ o the God who was, the God who is, and the God who is to come. Àṣebàrẹ́ olódùmọ́re, you are the Alpha and Omega, the beginning and the end. Ìbẹ̀rẹ̀ òpin ní ọ̀wọ̀, àrínúròdè olùmọ̀ràn ọkàn, àbètí kara bí àjèrè, ò ń bẹ lájò, ò ń fọ̀hún lé, ò ń bẹ nlé, ò tún fọ̀hún lájò, kábíyèsí olódùmọ́re. Ọlọ́run ọba mi ìbàrẹ́ pátápátá ọ̀la pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ ògo tó fi ń ṣàgbára gan kò kú yé èèyàn ìwọ ló ń fọ bàjẹ́ ló ń rọba lóye ìwọ lọba kan ṣoṣo tí gbogbo ọba ayé yìí ń ṣe kábíyèsí fún aládé kan ṣoṣo tí gbogbo aládé ayé yìí ń ṣí fìlà fún kábíyèsí olódùmọ̀re ọlọ́run ọba mi ìbàrẹ́ akin nínú ilé akin lójú ogun àrúdẹ̀dẹ̀ ọlá àrúdẹ̀dẹ̀ ọlá ọba mi aláàfin àjọbọ aṣúdẹ̀dẹ̀ bí òjò ọ̀rọ̀ gọjígọ̀ ẹkùn ọkọ̀ òkè gbólóhìn ìdánẹ̀ tí ń gbé gbogbo ọ̀rọ̀ kọ́rọ̀ ọ́mì kábíyèsí olódùmọ̀re ọlọ́run ọba mi ìbàrẹ́ o ó mọ̀ ti dìjẹjọ́ ń gbà mò ń dágbére lórí ètò yìí o mo ní bó bá dùn ní kájọ pàdé ẹ̀ẹ́kọ́ yìí ọ̀rọ̀ tí mo sọ láyà àjẹjọ ohun àbálẹ̀ mi dá o ọlọ́run ọba mi òkè ló bá ń lù lóòótẹ́ ṣé kí n má tàn yín láàrin ìjẹjọ tí mo ń sọ̀rọ̀ yìí ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tí ilẹ̀ ti fi mú ọ̀pọ̀ òjì ló ti jà ọlọ́run ọba mi òkè ni ò jẹ́ kí ìjà yóò gbé wa lọ o àwọn kan ti kú àwa kan la kù lára àwa tá a kù wáyé àwọn kan ń bẹ wọ́n ń tọrọ kú fún wọn ni lára àwa tá a kù sẹ́ àwọn kan ń bẹ fúnra lára tí wọn làwọn ń tọrọ kú fúnra wọn ò ẹ́ ń bi mí léèrè pé kí ló dé tó fi rí bẹ̀ kò yé mi náà o ọ̀rọ̀ ọlọ́run mo rántí olóhùn ó ṣàánú fáwọn tóhùn ó ṣàánú fún òun ó forí ọ̀fẹ́ òun hàn fáwọn tóhùn ó fi hàn fún òun ajẹ́pẹ̀mí tí mò ń sọ̀rọ̀ ní ìkànnì West Radio 89.3 FM àti gbogbo ẹ̀yin tẹ́ lórí ọ̀fẹ́ láti mọ gbọ́ mi káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé a jẹ́ pé àánú ọlọ́run la rí gbà o ṣèbí ewúrẹ́ ilé ń wa lápàtà bíi kókó ni àgùntàn ọ̀dẹ́ ń wa lápàtà bíi kó ọ̀rọ̀ run ìwò tọ́mọ ẹ̀dá ayé ń wà wò òdì òkè ó ní bíi kó dá lápá orí ẹ̀yẹ ní kẹ́yẹ yọ ọ̀tá ní dọ́mọ ẹ̀yẹ lókùn wọn ń dá lóró àwọn wọn ń polè wájà tí wọn ó tún ní polóko wa mu àmọ́ orí ẹ̀yẹ ni ò pẹ́yẹ o bàbá mi òkè ló gbà kàtà lọ́wọ́ alákìtì wọn lójú wọn bá mọ́ ó gbà pọ́ńpọ́ lọ́wọ́ onípọ́ńpọ́ fi fọ́ọ̀mù onípọ́ńpọ́ lórí pòpòpò tónípọ́ńpọ́ ò gbọ́dọ̀ sọ̀rọ̀ tónípọ́ńpọ́ ò gbọ́dọ̀ gbìn kábíyèsí olódùmọ̀re ọlọ́run ọba mi ìbàrẹ́ ló jẹ́ ní tolúwa nílẹ̀ ayé àti ẹ̀kún rẹ̀ ó fi ìdí rẹ̀ sọlẹ̀ sórí òkun ó sì gbé kalẹ̀ lórí àwọn ìsàn omi ta ni yóò gòrí òkè olúwa lọ o tàbí ta ni yóò dùn ó ń bi mímọ́ rẹ̀ ẹn tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹn tí ò gbé ọkàn rẹ̀ sókè sí asán tí ò sì bá wọn búra ẹ̀tàn òní yóò rí ìbùkún gbà lọ́wọ́ olúwa o àti òdodo lọ́wọ́ ọlọ́run ìgbàlá rẹ̀ èyí ni ìran àwọn tí ń ṣe àfẹ́rí rẹ̀ tí wọ́n ń ṣe àfẹ́rí rẹ̀ ọlọ́run jákọ́bù ó ní ẹ̀gbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà kágbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé ọba ògo fẹ́ wọlé o ta ni ọba ògo yìí olúwa tó le tó sì ní agbára
Olúwa tó ní agbára ní ogun ẹgbẹ́ orí sókè ẹ̀yìn ẹnu ọ̀nà a gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé o ọba ògo fẹ́ wọlé ta lọ́ba ògo yìí Olúwa àwọn ọmọ ogun òun náà ni ọba ògo tọ́ ẹ kú lé o mo kí yín ní gbogbo òbí tí afẹ́fẹ́ ìkànnì yìí fẹ́ dé ẹ kú lé o gbogbo ọmọ Nàìjíríà ṣé àlàáfíà ni mo bá yín ṣàlàáfíà lẹ́wà gẹ́gẹ́ báwa náà ṣe wà ọ̀dẹ̀ òdò bí ẹ̀tukù àmójúbà wa lóòrọ̀ tòní o òní ọjọ́ sátidé ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún ọdún 2026 tọ́ àkó àmójúbà wà láàárọ̀ tòní gbàgede òṣèlú ó ti balẹ̀ bí àràǹdẹ̀dẹ̀ sórí ìkànnì west radio 89.3 FM lóòrọ̀ tòní o lónìí gbẹ̀gẹ̀dẹ̀ ó gbiná o aláàrẹ̀ yóò jàgbá nǹkan yóò gbé nǹkan hanù ẹ̀yìn kọ́ yìí pẹ́pẹ́ yẹ̀gàn yóò gbọ́mọ pọ̀n lóòrọ̀ tòní ìjẹ́ lórúkọ gbogbo àwọn tájọ mú ètò yìí wá sí ètí gbọ́ yín látòrí àwọn aláṣẹ ìkànnì tá a wà yìí àwọn lọ́gàá lọ́gàá ní abalẹ̀ ẹ̀ka kọ̀ọ̀kan henry ozage òní ọlọ́wọ́ button fún sáà tá a wà yìí o àti gbogbo àwọn tájọ mọ́ ọ daṣẹ́ da ọ̀pọ̀lọpọ̀ lórí ètò tòní tí gbogbo ẹ̀ tí ó fi máa lọ ní ṣerere wẹ̀rẹ̀rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀ lórúkọ àwọn èèyàn yìí ó ní èmi olúgbèmíga ọmọtọ̀ṣọ́ your radio apostle is here again ẹ̀ ń lẹ́m̀bẹ̀ ohun ó jàre ẹ̀ kú kalẹ̀.

0: ememai lukao ilu ti mo si nso yi ilu arire mo se ni won pe se bi gbogbo yin na le ti mo npa lu yi koni lo ki nsoro repete lori re mo ilu arire mo se ki se ajeji si mo on kan ni kan mo ya wa lenu nipa ilu yi tori wipe emi tin ri ilu laye emi o tori tiru arire mo se yi re o komo eleran ko mo jegun komo alaso ko mo wa kisa kiri igboro ilu tin san fun wara ati fun oyin inu tolohun oba mi o ke mo mo yonu si bi won ba so po lohun da si yan e dakun emi o mo nkan ti ilu arire mo se fi sori lowo olodumare oba oke o se tororo aje tin digba asun ninu le tin sun ti o gbe ri la fe so ni abi ti awon ohun alumoni ile to po lo repete eyi tolohun oba mi oke to fi jinki won nilo arire mo se ki tomode tagba tokunrin to birin won le mo gbadun bi iranu sugar ama se ki matan yin o be ba de ilu arire mo se ko da be jori ahun e ni mo igba to mi o mo bo loju yin en te yan se laanu ni won nilo arire mo se o won wa lowa won o wa o won wa loba won o ba ko da won de fona fonsu eyin ko yi won mo tori su ko wale be ba ri won o be ba wa jajari awon omode won ori won gidigbe bayi lori ikun won wa ri rotoroto afi bi oloyun osu meta e ma binu eyin oloyun o oro joro la fi nwera won se wa ri apa won abi bi pankere ese na bi pankere ni o ti ye yin gbogbo omo won lo ti fe ni eto loyibo npe ni kwa soko tan tori pekeni ije ku je ni won sa je ko son gidi kan bayi ti won ri ti benu ni lo wa ri re mo se ha eni olohun da si won mo so be po da si won eni won lo roro aje won o si so mo mo ti mo nso eni awon ohun alumoni ile o po lo repete be ni be yin na ba de be e fojo yin re e wa bi mi le re pe nbo logun gba wole ibe na ni oye mi o ama mo lori ofe lati bi awon kan le re oro ni lo arire mo se won salaye won ko won ro gba won tenu boro mo ni ka bi e se olodumare e n lori o ni fila e n ni fila e wa wo ko mo tun lori bo la si wa se yi si olohun oba to bo mo se wo oluwa ni sola o bo se wo oba oke o na ni sogo mo bere o ko ba won nilu arire mo se o won ni ari ni se ni lo ko to ba won je to e ma de o mo ni ki lo ko awon ijoye yin won lawon la fa imo ni se ni se ni bale won ni ki won ko kini kan se ni lorin ki a lo ko awon bale yin se ba won ni asoju yin won lawon o lasoju o abuju eni je lawon ni to oro n sese wa ye mi won lawon bale awon ni ari ni se ni a fa imo ni se ni awon gangan la se ni tan ba ni daro a se ni tan ba ni daro lo ko awon bale yin to mo ni sugar ja wa gboju mi soke mo ni 2020 kila wa yi na won ni 2026 ni mo ni leyin 2026 kilo kan won ni 2027 mo ni nigba ti o ba fi di iwoye odun tin bo gbogbo awon tin niyin lara idajo tolohun se fun farao atawon ogun e olohun o ba mi se fun won o olohun wa fun yin ni awon to nife yin awon ti won laanu yin loju àwọn tó jẹ́ wípé ọ̀rọ̀ yín gangan òní ó jẹ́ wọ́n lógún o àwọn bámú bámú moyó èmi ò mọ̀ pé bí ń pọmọ ẹnìkọ̀ọ̀kan ọlọ́run ó bá mi lé wọn wọ ìgbẹ́ lé wọn wọ dó pátápátá nílẹ̀ yìí ẹ̀ní gbúrò wọn mọ́ tó bẹ́ẹ̀ bára mi ṣe ẹ̀sà mi kẹ́ gbé tó àdúrà mi ẹ̀yìn ará ìlú àríre mọ́ṣe mo kúrò nílùú àríre mọ́ṣe o ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ó direrẹ mú mo balẹ̀ sí orílẹ̀-èdè nàìjíríà torí èèyàn tèmi ni ẹni tèmi wọn ó ti mọ retí mi olóyè lẹ́kàn sán ní ìmọ́lẹ̀ ayànnànà fún gbogbo àgbáyé káàfàjà ìmọ́lẹ̀ tí ò ní kú láéláé ìmọ́lẹ̀ eléyìí a ti gbé sórí ọ̀pá fìtílà orí òkè téńté tábìlì ló wà bí ìmọ́lẹ̀ bá ti wà lórí òkè téńté tábìlì kó mọ̀ tàn káàkiri gbogbo ayé ni ó ti ẹ̀ráwọn olóṣèlú kan wọ́n bá ń pe olóyè lẹ́kàn sán ní mọ̀ bọ̀nú ẹgbẹ́ wa bá mọ̀ gbẹnusọ fún wa mọ̀ bọ̀nú ẹgbẹ́ olóyè lẹ́kàn sán ní ni ẹgbẹ́ ti yìn yìí epo ń bẹ́ ń bẹ̀ aṣọ funfun mo sì wọ̀ ẹ mọ̀ jẹun kí ẹ̀ tó lè rí ẹni tí wọ́n gbowó sọ́tún wọ́n gbowó sósì wọ́n gbénu saka pé àní mọ̀ bọ̀ tó sì sọ pé ànísẹ̀ ìdí òdodo lòún dúró sí ohun tí yóò bá ta rẹ̀ sí òun lára òun ò ní ṣe ń tòun o ó yà kàn sára síru ẹ̀ níbẹ̀ tó olóyè lẹ́kàn sán ní mo kìyìn ẹ̀ kú ojúmọ́ o ọlọ́run ti ń pọn yín lé ẹ̀ní tẹ́ aṣọ funfun lẹ wọ̀ yìí ẹni tí ó ta rẹ̀ sí yín lásọ ẹ̀ní pàdé rẹ̀ o bó bá sì wàá ṣe ìṣèrìn lójú ọ̀nà yín ọlọ́run ó bá yín rí ní káńfà.
1: Yàmi yóò sátánì.
0: Ṣé mọ̀ páwọn kan bẹ̀ wọ́n lágídí wọ́n stubborn bàbá ṣe ń tì wọ́n kó lójú ọ̀nà èèyàn ni wọ́n ṣàmọ́ padà síbẹ̀ ni àmọ́ tọ́lọ́run bá rí wọn lẹ́fàṣẹ ẹ̀ẹ́kàn torí wọn mọ́lẹ̀ ni lẹ́ẹ̀bà kọjá lọ sí ẹ̀ẹ́ kọjá lọ ní òkú
1: ọlọ́run ló sọ bẹ́ẹ̀
0: tọ́ ẹ bá ń kí àwọn ara lé.
1: Ẹ ṣe ọtọ́kọ̀ ẹ̀kọ́ ojúmọ́ àmọ́ kí yẹn ká bọ̀ ẹ̀kọ́ ni bá a ṣe jọ ń sọ bí àwàdà tá à ń sọ nú àgọ̀ ibi tó bá di ọjọ́ mẹ́jọ àtúpàdé àgọ̀ yóò lọ́wọ́ fọgbọ́n sí àfààní yọ láti
0: kàbíyèsòlódò
1: akíyè àmọ̀yí rẹ̀ fún yẹn ẹ̀yẹ́dẹ́ ń bẹ̀ wá náà àǹfààní lẹ́fí ń bẹ̀ wá tí ìjìn aláàárọ̀ lọ́wọ́lọ́wọ́ mi ṣe kíní kẹ̀kẹ́ kẹ̀kẹ́ àwọn kan wà tẹ́ pé kán gbé wọn wọ bí wọ́n ti ń tẹ owó
0: ẹ̀yọ́
1: ṣe ń gbọ́ mi bí wọ́n ti ń tẹ dọ́là aláìwọ̀n lè gbà pa
0: wọ́n dòwó mọ̀mọ́
1: wọ́n dòwó mọ̀mọ́
0: kàbíyèsòlódò
1: kí wọ́n pàrọ̀ owó sí wọn létí báyìí táwọn náà máa bá wọn lè mìíràn
0: kàbíyèsòlódò
1: bẹ́ẹ̀ fọlọ́run
0: kàbíyèsòlódò
1: bá wà ẹ̀mẹ́bẹ́ mi bá wà
0: ìrètí wà kàbíyèsòlódò bá rẹ̀ tó mo fa àwọn kankan yọ nínú ọ̀rọ̀ tẹ sọ ẹni bẹ́ẹ̀ bá wà láyé tó wà láàyè tó tún wá wà láàyè ara ẹ àǹfààní ni
1: àǹfààní ni kìí kò sí dandan bẹẹ
0: kìí sọgbọn orí èèyàn
1: kìí sọjọ orí
0: kìí sagbára èèyàn
1: igi tútù ṣẹ́ńdọ́ mi ó ń balẹ̀ kí bẹ́ẹ̀ dẹ̀ sí àwọn ọmọ igi tó ti pẹ̀ ń gbó
0: ẹ̀yọ́
1: ó ń kanlẹ̀ igi tó ti gbó dẹ̀ sí dúró
0: abẹ́sọlódì
1: báyìí igi tútù ń wó ń gbó tigi bẹ́ẹ̀ ó sì ń dúró.
0: Bó ṣe wo ló wa ní sọ́dá
1: kò sí àwa la máa ń wo wípé igi eléyìí ti pẹ́ eléyìí ló kàn igi eléyìí ti pẹ́ ló máa tẹ̀lé igi ni ọlọ́run lè fà á tu láti wájú ilẹ̀ fẹ́ ṣe sí ilẹ̀ fẹ́ ṣe fẹ́ lọ́kọ́ tù ni.
0: Olórin kan kọrin kan ń gbà kan òun náà ti dolóògbé ó ní bó ṣe wo ló wa ló ń ṣọlá
1: bó ṣe rí gẹ́lẹ́ nìyí
0: bó ṣe wo ló wa ló ń ṣògo bó sẹ́ni tó lè bí léèrè o bó ṣe wo ló wa ló ń
1: ṣọlá
0: o lè sọ́ndì.
1: Ẹtọ́lá wọn bá sán yẹn ń di.
0: Ẹyọ.
1: Ìdí yẹn fẹ́ gbéde. Ẹtọ́lá wọn bá fún kù.
0: Káì.
1: Fẹ́ gbé awọlẹ̀ ni.
0: Ẹyìn.
1: Èyíkó yẹn á ti wọlẹ̀ ní sí.
0: Kábíyèsí olódùmarè. Ọlọ́run bá mọ́ fún wa ń kú.
1: Àmì o.
0: Wọ́n sọ wá ń di
1: o. Àmì o.
0: Àti gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa náà. Tọ́ ó yẹ ìjà tètè dàbàrà bó ṣe kẹ̀rẹ́ yìí o. Kó tètè bẹ̀rẹ̀ sí pọ̀tọ̀ fún rẹ̀ lẹ̀ ní yọ̀yọ̀yọ̀. Gbàgede òṣèlú ó lé fùrù kọ́kọ́ a tún gbé sórí àtẹ lóòrọ̀ tòní. À ń pè yín lọ́tún lóṣè torí pé kinní yìí ẹ̀yin náà wá mú ti ń bẹ̀ o. Ṣé rí ohun tá a gbé wá lóòrọ̀ tòní ṣé kí n má tàn yín. Lágbo òṣèlú fíìmù ti bẹ̀rẹ̀. Ẹ ti mọ̀ wípé bí ọ̀rọ̀ ètò ìdìbò bó bá ti ń bọ̀ báyìí bí sinimá ni mo ń rí o. amen yon man Nigeria. Eti man wa o bagidi o se lu ti wa. A wa fe tanan raman raman ni. A la wa si se ta ti si se yin. Ka mo ba se mo. Se mo yu pe ili se wa yi. West Radio 89.3 FM. A se pe odun meji. Ninu o su kini odun ta wa yi ni. Baba ni ama kalini eji ba yi. O su karun la wa yo. En boya se pe odun meji. Ati bi o su marun. Iyon ni wipe. E ti man do wa. Kato se tu e dibo. E yita si lo. En. Se wari ati nsi a wan si se kanbo la tenyi. Ni di deta wa de ye. Ah! Atu pala gbedani. La ti tan yi manle. Si bi a wan to so kun kun. Ninu agbo selu orile de Nigeria ta fi mo nse awon asise eyi ta ti se seyin se ki ma tan yin e wo ele koja oro didun o be ba le mo farabalẹ do wa be ba le mo kiyesi ika wa lara ogiri ba se nko be ba le mo ba wa fi emi rin ajo ninu eto gbagede oselu ye en bo fe fi da yin loju pe e tun se awon asise kankan mo o tori pe awon ona ta mo ngba si awo mo tan yebe yebe fun yin awo mo tan imole si fun yin lori eto yi o le ti mo mo oloselu to feran yin o ateyi ti nbo wa fi ya je yin lori eto yi o le o ti mo mo ona en a fo na han yin bi pe e gba ona yi e ko yi be ba si to be gege en ebu ti ogo Nigeria n lo e mo wa gbagbe awa iso loselu o a si ninu egbe oloselu kankan e ko yi gbogbo oloselu patapata la wa n ba se tori pe bo ba tasiko ba ba gbe won wa en se mo wi pe asiko won la wa yi isin ni o di pe egbe egbe kan wa egbe egbe ton wa egbe gbogbo won la mo de wa o ko wa si di meji ta fi gbe won wa tori yin ni o awo mo fi oro po won fun po eyin na o mo ri ba se mo fi oro yi won mo le ehn awa fun eyin omo Nigeria na lori ofe lati mo tako to ibere si won ehn bi on se jenu be ba n gbo ipolowo won lori ikanni wa se mo ko wo la wa na fi ra disu ipolowo ba si lagun mo wo en bi won ba si gbe ipolowo wa a ni so pa agba ko mo ba di wi pe ah en won be gbe wa se ni
2: e ti ejo e gbodo ma gba
0: a gbodo ma gba
2: pelu ilana ofun
0: labe igbohun safefe
2: be ni se gbe kan ba ti ba se pe won ni pe egbe le kini kan se won be igbe to won ko wa polongo ta ara won lasan ni edan ni kegba te ba gba idile ejo
0: eh be ni won gbe wa dele ejo
2: e ga nu si ma niki
0: kabisi to tu ma se ti be ni ara le eh tori ngba ta ba polowo egbe ha egbe bi egbe si egbe di egbe bi eh eh ko mo ba ya yin lenu o ise la won yo ma so pe ah eh won tin polowo egbe won eh de ngba won tin polowo re eh awon iso lo se du o amo gege bi eto ilana ofin igbohun safefe ati ile idale ise radio sile bi won ba gbe wa ba ba gba ah eh ati lu finu o ka kokko je kede on ko ye yin daju daju na to oloye le kan so ni
2: nje
0: a bere lati Abuja awa wa si odo wa yin lori eto gbagede oselo ati ri bi oro eto idibo are latoke bo se nlo ati ri isipo ropo pada isiku le kan bo si le kan enu le ti mo wa yi o dabi pe o fe moru o ko ni fanu ko ni
2: AC
0: ibi mo si nlo se bi fanu bo lele oni AC won si de be ah je mo tete mo lo si be
2: tori ilu na ni
0: amo tori kini la fe mo so loro otuni se tori ilu ni abi tori ara ti won
2: won yin oro to ma nso la ma tele bẹni a tori yin gan
0: tori ti wa to
2: sugar ya se tori yin ko ni
0: a tori wa na
2: okay
0: a tori wa ni se bi nkan ti won so ni
2: a bi won yin paro
0: eyin omo nigeria
2: won yin paro
0: eyin le mo fala sin
2: won yin paro
0: tori ja won ba so la wa gbodo
2: won je paro se eyin olohun ni won
0: eyin olohun
2: be
0: a be ri nkan
2: ta ma se
0: o je christian inu won yo je
2: muslim ni be ni yo je dauda a je matthew won de
0: I'm going to go to the house. Baba wa ko lati Abuja latojo awon ti won ni fe se are a wa wa sile patapata ni ipinle Oyo ti a hin a wa do sinu egbe oselu APC si egbe oselu aya na egbe oselu PDP bo ba si wa na ni o ni ipinle
2: egbe wa
0: ni ipinle Oyo
2: egbe wa kakiri Nigeria egbe wa lowo elejo egbe wa tetele ma so be ko si PDP
0: okay
2: so one just ko so le sign ko so le sign fun won sugbon ni si we ati re en to le sign fun won
0: okay
2: egbe ti duro re
0: egbe ti duro
2: ko ja ma won kan lowo ni
0: o ti duro dada
2: bo ti eje pe te ba pe ni PDAPC eje bi tori pe en te gbe wa lowo e o ti so ti fu gbe enu so wi pe bi are to ba n be sin labe gbe osuru APC se ma para si be
0: eyo
2: lo wa lokan
0: lo jeun logun
2: be ni APC de PDP de
0: lo wa
2: be
0: oni sin un wa lara awon abenu gbangba
2: be ni o ti e se bo on lo ma lewaju ipolongo are fun sa elenkeji
0: ninu egbe oselu wo
2: APC lara tin dije
0: ninu egbe oselu
2: wo PDP lo un wa tori yin na ni
0: okay won bara won sore ni
2: tori yin
0: no permanent red
2: ko no permanent
0: enemy
2: be igbadun na Nigeria n gba ba ko do dopin so o fe fo lati ko se bo ma fo a kan na ga na run lati egbe osulu PDP awa le waju ipolongo
0: abe ise olo
2: tori yin na
0: ni bo fe jeun joba ni ipinle Oyo lose ta wa yi gbegede gbina alaare ijaja nkan gbe nkan anu pepe ye gbo mo kan ara won kan ti won kowe won fi po sile kuro ninu egbe oselu PDP won la won o se mo pe ki PDP o mo gbe keke re lo
2: se mo
0: o lo ni to nko wa wa wa won la won o se mo o wi pe egbe oselu mi on la won ba lo bayi awari tawon eyan kan so wi pe gomina wa ni ipinle Oyo o da bi wi pe won fe ma lo sinu egbe oselu elege APM
2: egbe on paki
0: bo ni olodun ti e seun ba on gari o bi le po dada
2: fufu starch
0: ati ki won to bi elubo na won ti ege se o ti ni won fe ge se flower na
2: lo ba tan o wa kasara flower be ni
0: top
2: a mi se be di o ko se be yi di ele
0: o yi de nu e yo fi ma dun kun
2: iko a fi le ri
0: yo fi le e ka mo e ba ti je kan re o bi ne ma bi
2: e ba be mi kiri ni
0: e ran ti awon so ku da la ye gba o ba ti fu wa ni e wa die ni o a ba fi gari ja
2: o bi mo
0: awon fun mi won
2: e ba mu mi
0: ti ta le ni o mi le mo mu top Senator wa Salafadin Ali won lo la won fi ontelo ni boda wa na ba de minister fun oro ohun amusagbara nigba kan
2: Madawa Idi, former minister.
0: Former minister.
2: Adebayo.
0: Adebayo. Adelabo. Benkele Messi. La won na ba de nu won ba ni dije ta won de o awon kan sa dide wa are lo ni ki awon mo lo lati lo gba gogo awon mo ipinle oyo ka won lo gba won ninu ajaja buruku buruku ba won se gba gogo Nigeria lapapo ninu ebi ati ise yi awon godo lo ko gogo awon mo Nigeria awon mo ipinle oyo jade kuro ninu gadagodo seke seke ti won ko won si ati ninu kila ti e mo nde da aye igba kan ta
2: fi mo
0: o ni kankan ta mo npe
2: dekun magolo
0: dekun magolo e ti ko won si ti ebi ti npa won ka won lo re tu won le o la won fi wa but awa idi ni are lo ni ka won mo bo awon kan na ni are lo so pe eni ta won phone te lori oro wa ti di meji ba mi nsin se oro meji ni are so ni eleun o ti e ti wa ti ye wa but oloye le kan so ni e ba wa fi oju wo o ye ja bere bayi latoke
2: e se gbogbo te so patapata
0: eyin
2: mo gbo to de ye mi ṣugbọn e joint ore won mo si fila fun yin e je kin ja sibi kan
0: okay
2: fere die
0: e ya be ya
2: NNPC se kini kan ni bere ose ti o ye mi
0: NNPC okay
2: ile se le pori de Nigeria won ni pe awon fe se ise akanse ni ebu popo pota
0: ati pota
2: ati ti wori meji lo wa pota won so ton fe se ise lori nbe won so la fe ise lori ti pota ati ti wori won wa je ko ye wa wi pe a ni nawo
0: a ni nawo
2: be
0: awon angeli orun wa ba wa si
2: angeli China ni won ni pe adehun ni wi pe
0: eyo
2: a ma gbe awon ida kan
0: eyin
2: fun awon ara China lati je ki refinery sise wi pe ton ba ti ba wa se to sise o gbe ibi ti oro ma ku si ni wi pe awon na ma gbenu si oro ati ni ipin lori refinery yen
0: ka se ki oko eru ta fe lo lekeji bayi ki so ko eru China bayi
2: ah eleyin sa ti si nbele o lo bayi
0: China o wa ni ipin
2: ninu refinery Nigeria
0: kabiyesi olodumare
2: oto niyan
0: kabiyesi olodumare
2: koko be gogan ni wi pe ipin ida melo won so
0: won so
2: boya da 100 ni boya 100 ni boya 100 ni boya 100 ni boya 100 ni boya 100 ni boya 100 boya 100 boya 100 boya 100 boya 100 boya 100 won so okokun yen ni agbara ju ko ni mo ninu
0: e dakun oloye le kan san ni awon ijoba wa gbogbo awon eyan omo Nigeria ni wo won ni won si nwo wi pe kan ko wa ko ninu ise atosi yi awon ona ti a gbe kan gba lori isakoso orile ede Nigeria onje kawon omo Nigeria o ma wo bi eni wi pe se ke se pe won tan wa bayi
2: oni agbara oni agbara ko ye mi nkan te so yen ala oko pe won fe gbe fun China yen ori ba kan koko be ni pe tomala won le se esan wi kan ba tin lo pe kan ba wa ni ogun wa ti si lailai yen lai je bon sanwo lati fi ra yen
0: se ani lailai ni
2: ah ta ma ti gba stake o ti tan niyan
0: apisolojumare
2: ewu to wa nbe ni pe ko ma lo di pe kini yen gan nbe yin be yin ko ni sise
0: se won sa ti sign re
2: ah o ti to bo ko ma lo je wi pe ni be yin be yin ko ni sise
0: e ni ki bo fe so ni
2: pe
0: gbogbo eyan omo Nigeria e wori adua o
2: ke won lo ra yin mu lati yin gbogbo ni yan China
0: wi pe ka won ijoba wa kan ronu piwada ba won o ti ba mo o
2: ah ko se ti
0: won ti sign re
2: ta wa mo lu ba tenu bo oro ta ba lafe ah ki lo sele ma yi pada
0: won le yipada
2: ko do di won bere sin ise lori e
0: okay
2: ewu to ba nbe ni pe won la je bi nbe yin be yin kini yin o ni sise to ba di pelu mi fe ra ah ni boya o e kokko san wo China ni fun nkan ti o sise oro mi o ye yin
0: agboye
2: pe nkan ti China se ti o sise yen ala wo ta won tin lori yen be kokko ko wa na yan te lemi ba fe ra ma lo di mambila te be ina ti won le se ni be o le ni 5000 megawatts ṣugbọn lati aye Obasanjo won se ina 1000 megawatt nbe tori bo won ti towo bo o ya de won ti e kan towo bo
0: ọ̀lẹ̀
2: ò ṣe ń bá mi lórí kìí nìyẹn
0: tọ́ ọ̀rọ̀ ẹ̀bẹ́ sí dápọ̀ Obasanjo
2: bẹ́ẹ̀ni
0: bàbá wa ló jẹ́ ìrántí báyìí wípé mo bàbá wa náà ti ẹ̀wà náà ọ̀rọ̀ yóò yẹ wọ́n lè sọ̀rọ̀ sí ó yẹ káwọn náà mẹ́wo tó ń bẹ́ẹ̀dì rẹ̀
2: bàbá ń ṣòṣèlú nínú ìwòye tèmi bàbá ń ṣòṣèlú
0: bàbá aláwọ̀ òṣòṣèlú
2: tẹ bá dẹ̀
0: wọ́n ti fa káàdì yánjọ́ sí
2: tẹ bá dẹ̀ bí mi èmi á sọ pé bàbá ń ṣe mí lókàn
0: bẹ́ẹ̀ni
2: tẹ bá bí mi máa sọ pé bàbá ń ṣe mí lókàn
0: èmi lókàn bàbá ń ṣe
2: bẹ́ẹ̀ni tẹ bá bí mi dénú máa ní bàbá ń ṣe mí lókàn gbogbo ìwà àti ìgbésẹ̀ bàbá jọ ìgbésẹ̀ mi lókàn tí wọ́n fẹ́ ká ṣe àlèṣi díẹ̀
0: olóyè lè kàn sọ ni à ń bọ̀ bẹ́ẹ̀
2: ẹ ṣe lórí ti pé bàbá sọ fún mi èmi sọ pé bàbá sọ fún mi ẹ̀yin náà sọ pé bàbá sọ fún mi
0: ìpínlẹ̀ ọ̀yọ́ nu
2: o òun náà mò ń sọ
0: ẹja mo látòkè náà látàbújá ẹja bẹ̀rẹ̀ láti inú ẹgbẹ́ òṣèlú adc versus ndc inú ẹgbẹ́ òṣèlú adc la gbọ́ pé peter àti
2: kwankwaso
0: ni wọ́n wà tẹ́lẹ̀
2: káàtì ẹgbẹ́ wọn fẹ́ nára wọn sọ máa wà bẹ́ẹ̀ ni máa wọn ti darapọ̀ mọ́
0: kódà wọn ṣe àwọn congress lóríṣiríṣi tá a sì rí wọn ń bẹ̀ kódà wọn tún wà míì yàtọ̀ sí èyí tí wọn ṣe lábújá wọn tún wà míì tó pa gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú alátakò
2: nìbàdàn lọ́sẹ̀ méjì sẹ́yìn
0: àbí àtúwá gbọ́ wípé wọn ti kú nínú ẹgbẹ́ òṣèlú adc ndc wọn wà báyìí kí ni ìwòye tí
2: ìwòye tèmi ni pé òṣèlú burúkú ni wọn ṣe òṣèlú burúkú ni wọn ṣe
0: ẹ mọ̀ sọ̀rọ̀ kan jọ sí
2: ẹni
0: tí òbí
2: bẹ́ẹ̀ni
0: bí ò bá ti rí ohun tó fẹ́ nínú ẹgbẹ́ òṣèlú adc
2: bẹ́ẹ̀ni
0: yóò kú òun
2: bẹ́ẹ̀ni
0: ṣé wòlíì ni
2: kì í ṣe mí ṣe wòlíì ìwà téèyàn bá wù lánàá
0: ẹyọ
2: lẹ máa fi ṣe atán náà bó ṣe máa wùwà ẹ lọ́la
0: èéfí sì lùwà
2: ìkọyẹlẹ kò ṣe bò máa bẹ arúwe ni aṣá òfin jáde ni kí ló ṣẹlẹ̀ nínú ìwòye tèmi o tẹ bá bí mi dénúdénú pé ṣé òbí fẹ́ jẹ ààrẹ màá ní kò fẹ́ jẹ ààrẹ
0: òbí ò fẹ́ jẹ ààrẹ
2: tẹ bá bí mi ó lóun fẹ́ jẹ ààrẹ o ṣùgbọ́n ìgbésẹ̀ tó ń gbé ṣojú ìgbésẹ̀ tó fẹ́ jẹ ààrẹ màá ní pẹ́rọ ni pé kò fẹ́ jẹ ààrẹ
0: bó ṣe ń ṣe tó yìí.
2: àtúnwò àti kwankwaso àmì èjì òjò ẹni tó fẹ́ jẹ ààrẹ nínú ìwòye ti tèmi o.
0: nínú ìwòye yín kí lè wá rò pé wọ́n ṣe.
2: ẹ ṣe nínú ìwòye tèmi wọ́n ń ba ẹgbẹ́ alátakò jẹ ni. bẹ́ẹ̀ni bẹ́mi ṣe rí nìyẹn. wọ́n ń ba ẹgbẹ́ alátakò jẹ.
0: fún ìdí wo.
2: fún ìdí pé ẹni tí a dárúkọ ẹlẹ́kan tẹ́ni kámẹ́rà rẹ̀ tí ì lọ bẹ̀ pé bàbá yẹn ló ń lò wọ́n láti dá ẹgbẹ́ alátakò rú. bẹ́mi ṣe rí nìyẹn màá fọwọ́ ẹlẹ́wẹ́lẹ́ fún mi.
0: ó yẹ sáwọ.
2: ẹ ṣe ipò tí adc wà lẹ́nu yìí kò ṣàìdí dídí bẹ́ẹ̀ ẹgbẹ́ kan ti gba ipò yẹn kọjá rí ẹ̀wọ̀ lẹgbẹ́ ọ̀hún ẹgbẹ́ pdp ni. ní àkókò yìí ní ọdún 2022 pdp ni gbogbo wọn wà. òbí amechi nìkan lẹni tó lóun fẹ́ jẹ ààrẹ lẹ́nìí ní ẹgbẹ́ òṣèlú adc tí ó bá wọn sínú pdp nígbà yẹn.
0: ní ẹgbẹ́ wo ló wà ní tiẹ̀.
2: apc ló wà nígbà yẹn.
0: apc ló náà wà.
2: nígbà yẹn amechi
0: ìwọ
2: ni minister buhari transport òun ló gbépò kejì ní primary apc
0: wọn. ẹyin ọmọ nàìjíríà ẹ máa di ọrọ o.
2: primary tán ṣe lé apc tinubu fún olóṣèlú amechi ní number 2.
0: kí ló mú kó ònà ẹgbẹ́ òṣèlú apc.
2: ó sọ láti bẹ̀rẹ̀ omi tiẹ̀ wá fẹ́ràn kan tóun ṣe ń tiẹ̀. bí ìgbà tí bí kinní ṣe wọlé jagaban ṣe wọlé ní primary yẹn ó dẹ̀ sọ fún jagaban lójú ẹsẹ̀ mi ò kí ṣe bó ṣe mi o mi kàn fẹ́ràn rárá ni àlẹ́ lè jọ ṣe.
0: kò
2: bá campaign kò bá ṣe ní tí ó sọ pé òun ò lè bá ṣe lẹ́lẹ́ pé òun kàn fẹ́ràn pé òun mọ̀ lóyè tó jẹ́ pé òun lè fẹ́ràn kò sí kí n tó lè pààrọ̀ ní ìjìbọ̀ kì í ṣe pé wọ́n fún nìkan ó kọ̀ àbí pé olùgbà tó yẹ kán fún tí wọn ò fún tó bá bínú kó tó di pé wọ́n ti ẹ̀ṣẹ̀ election rárá o ti nígbé láyé yọmú yọ ọ̀dá mi báyìí ṣe ti amechi nìyẹn. fún ti àwọn tó wà ní pdp wike nígbà yẹn ó díje atiku díje peter obi fẹ́ díje kwankwaso fẹ́ díje gbogbo wọn pọ̀ ń bẹ̀. ó ku péréte ọjọ́ péréte kan ṣe primary pdp báyìí peter obi gbéra kwankwaso tẹ̀lé bí kí ni ìṣẹ̀lẹ̀ nígbà yẹn mo ti sọ lójú ẹsẹ̀ mo ní tinubu ti wọlé. ani Tinubu o de ka ni be kini yen o sele ni Olorun mo pe Tinubu le wole election yen 2022 ifa ma wole gbogbo yin ti wa korajo sule de oselu ADC awon meji yi na won ti fo bota kuro ni na bi opposition oro ti won so ni pe case wa nle bi court case wa nle party wo ni o ni court case NDC te lo se ko se case nbe ni ado ti gbe won lo court so oro pe case wa le NDC ni ADC yen so saro se ADC yen NDC yen o sele ninu woye temi o pelu oporo ta fi se o ta fi wo bi oselu se nlo won ti fe pin awon alatako kan ma se loju kan na ni be ni bo mi paro fun ra mi mo so lojo si mo ni bo keta lo ma gbe eleyi bo se wa yi olo olo bo se nto mathematics to fe the president you ti ye ni

sìntòjọ ìpín kankan nínú ìgbìmọ̀ wọn. Ẹni tó ń léwájú ẹgbẹ́ alátakò lórílẹ̀-èdè South Africa Julius Malema ló ti ń pe ààrẹ Cyril Ramaphosa pé kó lọ kọ̀wé fipò sílẹ̀ lẹ́yìn ìdájọ́ ilé-ẹjọ́ nípa ìrúfin ìwé òfin tí ń dènà mọ́ ìgbésẹ̀ àti rọ̀ ọ́ lóyè yọ nípò ní ọdún 2022. Ìdájọ́ náà ló tẹ̀lé ẹjọ́ àwọn ajàfún òmìnira ọrọ̀ ajé tí wọ́n pè ní EFF tó jẹ́ ti Malema àti àwọn mìíràn tí wọ́n pè tó sì lè yọrí sí ìgbésẹ̀ ìyọnípò tuntun. Ọ́fíìsì Ramaphosa ti wá fọhùn lórí ìbọn ti sọ̀rọ̀ wípé àwọn bọ̀wọ̀ fún ìdájọ́ tó wáyé lọ́dún 2022 pẹ̀lú ìgbìmọ̀ eléètò dádúró kan tó ń pé ó ṣeéṣe kí wọ́n sì ní àwọn ìbéèrè tó yẹ kí Ramaphosa dáhùn lé lórí ọ̀rọ̀ owó kan eléètí àwọn olè tí wọ́n lọ jí kó tó wà ní ìpamọ́ nínú àga tìmùtìmù ìjókòó eléètò wà nínú ilé rẹ̀. Ìṣẹ̀lẹ̀ olè jíjà tó wáyé ọ̀hún ló yọrí sí ọ̀rọ̀ ẹ̀sùn lórí pé kó wá ṣàlàyé àti bí wọ́n ti pé kè tí ìṣàlàyé ibi tó ti rí owó náà tó wà lákàtà rẹ̀ tí ààrẹ ọ̀hún tó sì ń kọ̀ sí ìwà ìbàjẹ́ yòówù tí wọ́n bá fi ń kàn án. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ló ti kéde ìjogún omi ọlọ́jọ́ mẹ́ta láàrin Ukraine àti Russia bẹ̀rẹ̀ láti òní lọ tó ń pé òun nírètí wípé yóò yọrí sí àdéhùn àti ìdúnadúrà láti parí ọ̀rọ̀ ogun Moscow. Russia tó ti kọ́kọ́ kéde ìdáwó ogun dúró ọlọ́jọ́ méjì tẹ́lẹ̀ láti fi sàmì àyájọ́ àṣeyọrí ogun àgbáyé ẹlẹ́ẹ̀kejì ní ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún ọjọ́ Àbámẹ́ta pẹ̀lú Ukraine tí àwọn náà ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àlàáfíà tí wọ́n pè fún ṣùgbọ́n wọ́n pe Moscow kò kọbi ara sí. Ìgbésẹ̀ àlàáfíà wọn ni yóò ní ìpàsípààrọ̀ àwọn tó wà nínú àhámọ́ wọn tó jẹ́ 1,000 níye tí wọ́n pààrọ̀ wọn láàrin ara wọn. Bí Trump ti wí ẹni tó jẹ́ pé ó ti ń tiraka láti yanjú ọ̀rọ̀.

ṣe ìlú Mexico kéde ìparí táàmù ọdún fún ètò ilé ẹ̀kọ́ eléyìí tó yẹ kó parí ní oṣù kan ṣáájú bí orílẹ̀-èdè náà bọ́ ti ń gbaradì láti gbàlejò fún ìdíje ife ẹ̀yẹ àgbáyé tí ọ̀rọ̀ náà tó sì ti ń fa ọ̀rọ̀ kòbákògbé oríṣiríṣi akọ̀wé ètò ẹ̀kọ́ Mario Delgado ó sọ̀rọ̀ lórí ìpinnu náà láti parí sáà ti ọdún yìí fún ètò ìkẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́.

láfọwọ́jù sínú apẹ̀rẹ̀ fún orílẹ̀ èdè nàìjíríà pẹ̀lú bivis dell ti ṣàfihàn pé akọ́nimọ̀ọ́gbá ikọ̀ the tigers tẹ́lẹ̀ rẹ̀ mike brown ó pé ó kópa ribiribi àti ipa tó ṣe kókó láti ṣe ìwúrí tó ń ti kóríyá fún òun láti tẹ́wọ́ gba ipò náà. èyí lópin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tọ̀sán tòní àmọ́ kí n tó mọ̀ lọ ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. ẹgbẹ́ òṣìṣẹ́ tuc dábàá ohun tí wọ́n pè ní ìrànwọ́ lórí ìpèsè jáde fún ẹbù fọpo dangote àti àwọn ẹbù fọpo mìíràn láti bá mú àdínkù bá iye owó epo bẹntiró. igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí àtiku abubakar tó fi mọ́ mínísítà ìrìnà tẹ́lẹ̀ rí rotimi amechi ó ní wọ́n ti gba fọ́ọ̀mù ìnífẹ̀ẹ́ láti díje dupò nínú ẹgbẹ́ òṣèlú adc ṣáájú ètò ìdìbò gbogbo ọdún 2027. ìgbìyànjú àwọn gómìnà ìpínlẹ̀ kọ̀ọ̀kan nínú ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọwọ́ apc láti yọ gómìnà ìpínlẹ̀ imo hope uzodinma kúrò nípò alága ìgbìmọ̀ àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú apc ò ní ó ti já sí pàbó. ẹni tó ń léwájú ẹgbẹ́ alátakò nínú nílùú south africa julius malema oló ti ń pe ààrẹ cyril ramaphosa wípé kó lọ kọ̀wé fipò sílẹ̀ lẹ́yìn ìdájọ́ ilé ẹjọ́ tó ní í ṣe pẹ̀lú ìrúfin ìwé òfin tó ń dènà mọ́ ìgbésẹ̀ yíyọ nípò lọ́dún 2022. ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà donald trump ti kéde jogún omi ọlọ́jọ́ mẹ́ta láàrin ìlú ukraine àti russia tí ó bẹ̀rẹ̀ lónìí ó pé òun nírètí wípé yóò yọrí sí ìfòpin sí ọ̀rọ̀ ogun moscow. nínú ìròyìn eré ìdárayá lágbàáyé àjọ tó ń rí sí ọ̀rọ̀ eré bọ́ọ̀lù aláfọwọ́jù sínú apẹ̀rẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà ó ní wọ́n ti yan david vixdell ní olórí akọ́nimọ̀ọ́gbá tuntun fún ikọ̀ àgbà ọ̀jẹ̀ lọ́kùnrin fáwọn oníbọ́ọ̀lù aláfọwọ́jù sínú apẹ̀rẹ̀ ti orílẹ̀-èdè nàìjíríà iyún ikọ̀ the tigers. èyí lópin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tọ̀sán tòní àkójọpọ̀ àti àtúntò ìròyìn náà ló wáyé látọwọ́ kunle olówù ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára wa gbogbo wells radio 893 lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ facebook wa wells radio 893 fm fanpage lórí ìtàkùn àgbáyé www.wellsradio893.com fún àwọn ìròyìn eléyìí tí ó bá ṣojú yín tẹ́ ẹ fẹ́ ká nímọ̀ nípa rẹ̀ tẹ́ ẹ sì fẹ́ kàn sí wa lé lórí ẹ lè kàn sí kulu ìkóròyìnjọpọ̀ wa lórí nọ́mbà yìí tàbí kẹfà àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí nọ́mbà yìí 0916893200. Oyè ọlọ́run adégòkè lóníròyìn yín ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ọ ọlọ́run yóò bùkún fún yín ẹ kú kalẹ̀.

nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n kan yìí. West Radio 89.3 FM, kànga agbẹ́mágbẹ́.

0: ẹkún dédé àsìkò yìí o níbi gbogbo tẹ́ ẹ ti ní àǹfààní láti gbọ́ wa lórí ètò yín ètò kan tí ọlọ́run ọba lọ́wọ́ sí tí ó sì fòǹtẹ̀ lù fún ìgbádùn tọmọdé tàgbà láti ní àlékún ọgbọ́n àti láti mu omi ìmọ̀ láti ọ̀dọ̀ àwọn arúgbó wa tí ó sì ń bẹ láyìíká wa lónìí. Lórí ètò yìí a máa lọ ń kọ́ ẹ̀kọ́ láti ọ̀dọ̀ àwọn àgbàlagbà tó ti ní ìrírí nítorí wípé ohun tí àgbàlagbà ń rí lórí ìjókòó bí ọmọdé bá gun orí igi kò lè rí o. Ọ̀làjú ti gba ayé kan, àṣà ti yí padà, orin ayé ti kúrò ní bí tàtijọ́ là ń pariwo. Ètò yìí máa ń ṣe àfihàn iṣẹ́ àtijọ́ àti ẹ̀kọ́ fún àwùjọ wa lónìí. Lórí ètò yìí a máa ń kàn sí àwọn àgbàlagbà tó ti ní ìrírí láwùjọ láti mọ̀ bí wọ́n ṣe gbé ìgbésí ayé wọn ní ìgbà èwe, èyí tí ó jẹ́ kí ó gún régé dòní. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Frances Amavi, ẹ̀yinjú Elédùmarè, ló ń wá sí etí gbọ́ yín láti kàn ní Wells Radio 89.3 FM. Èyí nìkan ga agbọ́nmágbẹ, èyí tí ó kún fún omi ọgbọ́n, ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí agbègbè Aláàfin Avenue, Olúyọ̀lé Estate ní ìlú Ìbàdàn. A tún ti jáde lọ gẹ́gẹ́ bí ìṣe wa, mo sì ti wà lọ́dọ̀ àlejò pàtàkì wa tòní. Ẹ máa gbọ́ ohun wọn láìpẹ́, ṣùgbọ́n kí a tó máa tẹ̀síwájú, à ń bọ̀ ná, ẹ kú ìkàlẹ̀.
1: Ẹ dùn ilé kan sí.

0: Ẹ ṣe àdúpẹ́. Despite the fact pé this program is a Yoruba program, but a tún gbé lọ ọ̀nà ara lónìí with the English interview, we believe that all our listeners at home, they are flowing in one way or the other to get loads, wealth of knowledge from our guest of today. Thank you, Daddy. We really appreciate you. Ẹ ṣe àdúpẹ́. Àmọ́ lórí. Àdúpẹ́.
1: Thank you for coming to my room to give me the interview. And then we are able to rub minds together.
0: Thank you. Thank God, sir. Thank God, sir.
1: My regards to the management for sending you out to do this.
0: Ní ìparí, Dádì wa, ẹ ṣe àdúpẹ́ àmọ́ lóore o. Àdúpẹ́ torí pé gbà wá lálejò lónìí. A dẹ̀ ti rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ kọ́ láti ara yín. A ti rí ọ̀pọ̀lọpọ̀ gbọ́n kọ́. Àwọn ọmọ wa òde òní náà, wọ́n ti rí ẹ̀kọ́ ní onírú ọ̀nà làwọn ti rí gbámú nínú ìrìn àjò ayé yín. Mo gbà ládùúrà fún yín lónìí, Dádì, pé Ọlọ́run àtúbọ̀ lọ́ra ẹ̀mí yín, olágbára Ọlọ́run, okun àti agbára ni Ọlọ́run á fi jíǹkì yín. Ẹ̀ní fàìsàn lògbà lágbára Ọlọ́run. Ọlọ́run àtúbọ̀ dì yín mú, kò ní sú yín, kò ní rẹ̀yìn lágbára Ọlọ́run. Ẹ túbọ̀ jẹun ọmọ, ẹ jẹun ọmọ torí pé ẹ ti ṣiṣẹ́. Dájúdájú, ẹ tó bá dẹ̀ ṣiṣẹ́ gbọ́dọ̀ jẹ́ ni àkókò yín rèé. Ẹ dẹ̀ jẹ́ pẹ́ lágbára Ọlọ́run. Ẹ ṣe àdúpẹ́. A máa rí yín bá o.

àlékún ẹ̀kọ́ la tún ti rí kọ́ lónìí lórí ètò àgbàlódé. Ọ̀rọ̀ ìṣítítún ti jáde sí wa lónìí láti lè gbé ìgbé ayé tí ó yè kooro àti ìgbé ayé ìrọ̀rùn. Ẹ̀yin olólùfẹ́ wa, níbi la ó fi àdàgbà ètò rọ̀ sí lónìí. Mo lérò wípé a ti rí ẹ̀kọ́ kan tàbí méjì gbámú fún àfikún ìmọ̀ lórí ètò àgbàlódé tòní láti ẹnu bàbá wa Prince Solomon Adesanya Ayọ̀tọ́lá, tí wọ́n jẹ́ ẹni ọdún 83, èyí ni 83 years old. Yálà nínú ìrìn àjò ayé wọn ni, lórí ìdílé ni, ìjáfáfá lẹ́nu iṣẹ́ la fẹ́ sọ ni, tàbí ọ̀nà tí a lè gbàgbé ìgbé ayé tí ó yè kooro láwùjọ. Ẹ̀yin ọ̀dọ́, ọ̀rọ̀ ọlọgbọ́n ti jáde sí wa láti kọ́ ẹ̀kọ́ ká má ṣe yọlẹ. Mo gbà ládùúrà wípé Ọlọ́run á túbọ̀ máa ràn wá lọ́wọ́ láti máa ṣe àmúlò àwọn ẹ̀kọ́ wúrà yìí lọ́nà tó yẹ. Kò ní jù báyìí lọ lórí ètò àgbàlódé tòní. Ẹ tún pàdé wa lọ́sẹ̀ tó ń bọ̀ nípa ore ọ̀fẹ́ Ọlọ́run. Ẹ má gbàgbé o wípé tí ẹ bá ní àgbàlagbà tó súnmọ́ yín, bóyá mọ̀mọ́ yín ni tàbí bàbá, tí ẹ gbàgbọ́ wípé a lè rí ọgbọ́n kan tàbí méjì kan láti ọ̀dọ̀ wọn, ẹ lè pè wá láago tàbí àtẹ̀jíṣẹ́ lórí nọ́mbà yìí 08026382690. Lẹ́ẹ̀kan sí o 08026382690. Ẹ tún lè darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára wa gbogbo at World Radio 893. Lójú òpó ayélujára ti ìbádọ́rẹ̀ èyí ni Facebook at World Radio 893 FM fan page. Lójú òpó ìkànnì tàgbáyé www.worldradio893.com. Orúkọ tèmi ni Frances Amavi. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa o, a ó nípàdé ayọ̀ lágbára Ọlọ́run, ó dàbọ̀.

kànká wo ni gbogbo ayé ń dà gìrìgìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM kànká agbẹ́mágbẹ́. Jésù ló sọ pé ẹ jáde lọ sínú ayé kẹ lọ wàásù fún gbogbo ẹ̀dá. Ó yálẹ tiẹ̀ mọ̀ pé ogúnlọ́gọ̀ àwọn èèyàn ló fẹ́ràn láti máa sin Ọlọ́run nínú kọ̀rọ̀ yàrá wọn ní àwọn ọjọ́ ìsinmi nípasẹ̀ dídarapọ̀ mọ́ ìjọsìn lórí rédíò. Èyí gan ló fà á tí iléeṣẹ́ wa West Radio 89.3 FM fi bí àǹfààní ńlá bàǹtàbàǹtà yìí kalẹ̀ fún gbogbo ilé ìjọsìn ńláńlá àti kéékèèké, gbogbo òjíṣẹ́ Ọlọ́run pátápátá tó nífẹ̀ẹ́ láti wàásù ìyìnrere Jésù Kristi fún gbogbo ènìyàn. Kẹ́ ẹ mọ̀lẹ́ gbọ́.

ẹ̀ǹlẹ́ o ní gbogbo tẹ bá ti ń gbọ́ mi ní àsìkò yìí a tún ti dé bá ṣe ń dé àwa ọmọ rèé tẹ bá ń gbọ́ pé ọmọ ọlọ́dún yẹra wò àwa là ń jẹ́ bẹ́ẹ̀ níléeṣẹ́ west radio nítorí pé kí ni gbogbo ìgbà lọ́dún lọ́dọ̀ tiwa ọlọ́run ló ṣe wá bẹ́ẹ̀ ẹ̀dá kọ̀kọ̀kọ́ nítorí pé kí ni ọlọ́run ló fi adé ẹ wá ó fi dé wa báyìí níléeṣẹ́ west radio 89.3 FM eléyìí tá a gbé kalẹ̀ ní olúyọ̀lé avenue nílùú ìbàdàn bí ọyọ́ state náà la wà tá a jókòó sí tá a dẹ̀ ti ń fẹlá tí ọlọ́run dẹ̀ ti ń gbà fún wa ọlọ́run dẹ̀ ní padà lẹ́yìn wa láéláé mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi níbi gbogbo tẹ bá wà ilé tòyóhù tẹ́yin bá wà tẹ̀ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí àbẹ́yìn òtí ẹ̀sìn ní nàìjíríà rárá ìlú yòówù tẹ bá wà tẹ̀ ti ń gbọ́ mi lásìkò àti nígbà yìí pẹ́yìn tí ẹ fi ń gbọ́ mi níléeṣẹ́ west radio 89.3 FM mo wá ń gbà á ládùúrà fún gbogbo wa wípé etí ta fi ń gbọ́ra wa yìí kò ní dohun tá a máa náwó sí lágbára ọlọ́run ọba ṣé wá nífẹ̀ẹ́ tí wà láàrin wa mo mean love tájọ́ ń lò yìí kò ní bàjẹ́ lágbára ọlọ́run ọlọ́run á wá máa fi ìfẹ́ wa yìí á wá máa fi lékún lójoojúmọ́ ni o pẹ̀lú owó àti àlàáfíà la fi máa gbádùn ara wa títí láéláé mo kí n kábọ̀ sórí ètò oúnjẹ aládùn tó ń jáde nìkan ní west radio 89.3 FM àti kú àṣálẹ́ ìní gbogbo pátá la ti jáde gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ní friday weekend a ti ń prepare ọ̀làlẹ̀ ọ̀la saturday mo gbúdọ̀ lọ mélé òde ìyálágbájá òde bàbá tàmẹ́dù a gbúdọ̀ ti prepare ara wa ready kó tó di ọ̀la saturday ẹ má wàá jẹ́ kí yẹn kó disturb yín láti gbọ́ ètò talẹ́ yìí ẹ̀yin ra fún mi ní ìṣẹ́jú mélòó kan nínú time tẹ fẹ́ lò yẹn má wọrí mi ní waste time mi rárá ẹ jókòó ẹ farabalẹ̀ ẹ gbọ́ ohun tá a tún kó wá síta fún yín lálẹ́ yìí ẹgbẹ́ ti bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé gbogbo ohun tá a bá kó wá síta kò sí tó máa ń jẹ́ àṣàdànù rárá níbẹ̀ nítorí pé kí ni a máa ń jókòó a máa ń ròní pé kí ni àwọn olólùfẹ́ wa tún fẹ́ kí ni wọ́n tún béèrè fún gbogbo ẹ̀ pátápátá ló máa ń já rìnrìn lọ́kàn wa ní gbogbo ìgbà gbogbo ẹ̀ làwa dẹ̀ máa ń kó wá síta fún yín nítorí pé kí ni ìfẹ́ tí yín òun ló jẹ wá lógún lójoojúmọ́ níléeṣẹ́ wa west radio 89.3 FM oní kànga ni kànga àjípọn kànga tó kún fún ọgbọ́n ìmọ̀ àti òye kànga yẹn tẹ bá ń bù ú tẹ ń pọ́n ẹ máa máa gbọ́n sí ẹ máa máa ní ìmọ̀ sí owó ń kọ́ kò tún ní tán nílé yín bẹ́ẹ̀ ni lẹ́ẹ̀kan sí mo kí ń kábọ̀ sórí ètò oúnjẹ aládùn àsìkò tó fún wa báyìí láti wọnú gbaya ètò lọ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé tàbá ti gorí ètò báyìí a máa kọ́kọ́ wọnú abala tó kọ́kọ́ jà kọ́kọ́ ìyẹn ẹ̀gbọ́n ètò ìyẹn tá a mọ̀ sí abala ojú ọjà tá a máa lọ ojú ọjà a máa bá yín ra nǹkan tó yẹ kára wà lé fún wa gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé àwa obìnrin à ń lọ́jà ká máa jèrè bọ̀ gbogbo àwọn màmá ilé ó ti yé wọn bí mo ṣe sọ yẹn a máa ń jèrè bọ̀ ní ọjà ni wọ́n ní èrè ni ọmọ lọ́jà ló ń jẹ bọ̀ lọ́jà gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé tàbá ti wá bọ́ sí àárín gbogbo ọjà báyìí kí la máa lọ ń ṣe ń bẹ̀ kò kúkú ṣeré la lọ́ ń ṣe àkúkú lọ́jọ́ ohun tá à ń jẹ yìí náà la máa ń lọ sọ́jà tá a máa lọ rà wálé fún wa àti ohun tó jẹ́ pé a tún lè lò fágo ara wa tó máa jẹ́ pé polongo báyìí la máa jí ní ojoojúmọ́ náà la máa lọ sáàrin ọjà la máa lọ rà wálé fún wa nígbà tá a ti wá lọ sí ọjà a ti dé alọ adé alọ àbọmọjẹ ẹyin màmá nílé bàbá nílé gbogbo apáta ni mo gbà ládùúrà wípé 5 naira ni wọn fi ń tọjú àrùn kan 10 naira ni wọn fi ń wòsàn àní báwọn ní rowó bẹẹ lọwọ lágbára ọlọrun kò sówó yòówù tán fi ń wo àìsàn tá a máa bá wọn ní ìlera pépé báyìí la máa bá wọn ní lágbára ọlọrun ọba mo tún wá ń lo àsìkò yìí láti rọ gbogbo wa wípé ẹ má jẹ ká máa jókòó tẹtẹ rẹ ẹ má jẹ ká fi àgọ ara wa ilẹ tẹtẹ rẹ ẹlòmíì a máa ní bí bá máa rìnrìn ẹsẹ̀ bàtà mẹ́fà mo máa ní láti gbọ́kadà àbí kí n máa gbé mọ́tò máa rìn èmi ò máa lè trek mi máa lè fẹsẹ̀ rìn ọ̀tọ̀ ni pé owó wà ọ̀tọ̀ ni pé a fẹ́ fúnra wa ní exercise tá a bá ń sọ̀rọ̀ nípa eré ìdárayá ìyẹn tá a mọ̀ sí exercise ká fẹ́ gbé bọ́dì ká fẹ́ tọ́jú àgọ́ ara wa ṣé eré àgọ́ ara wa yóò yàtọ̀ sí mọ́tò kò yàtọ̀ sí márúwá kò yàtọ̀ sí ọ̀kadà ṣé ó ṣe é gbàgbọ́ pé èèyàn ń lo mọ́tò láàrin ọdún kan kó má gbé lọlé mechanic láti lọ bẹ́ẹ̀ tún ṣe kò ṣe é gbàgbọ́ láéláé kó tiẹ̀ lè ṣẹlẹ̀ ni torí ojoojúmọ́ ló ń rin pópó bí táyà ò bá bàjẹ́ ẹ̀ńjẹ́ àní the service wà á tún kọ́kọ́ ṣe ń bẹ̀ bẹ́ẹ̀ náà làgọ́ ara wa ṣe rí ṣé ẹ wá lè máa lo àgọ́ ara yín láti ìbẹ̀rẹ̀ january títí di december kẹ wá ní pé bó ṣe wà ló ṣe máa wà kò lè ṣeé ṣe tẹ bá rí ọ̀pọ̀ èèyàn míì wọ́n á ní yálágbájá dẹ̀ jáde láàárọ̀ kò dẹ̀ sí tó ṣe ó kọ̀ dẹ̀ sùn lọ́tà kò ní ṣẹlẹ̀ sí wa lágbára ọlọ́run ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣàmójútó ságọ̀ ara wa
ona wo la fe fi toju ara wa ohun ni wi pe ka ma sakesi ara wa seri body ti wa ina ma nfun wa ni sign nigba to ba ni de atunse sugbon wa eyan mi a ma nko ti ikun si iru iru sign be yen elomi wa tuje pe boya asiko ti to fun lati toju malaria a ma ti ri po nre ohun a ma sun a ma se wojo lo ya re oni ya si se sise agwara yen npe sa kesi ni wi pe nkokko ti fe sele samoju to si nkan bayi o sugbon awa ta je o na body wa yi a wa ko ti ikun soro yen pe won o si nkokkan ti ba ti sun ara mi o ya elomiro tun wa wa to je pe to ba ma fi sise ni won ba pere ti asiko a ma ri pe boya ori nfo ohun oju ohun pon ohun ri wi pe gbugba ara ohun o ngbona gbugba awon apere yi o ti wa mo pe nkan kan ti need atunse lagware ni ta ba tin sakesi awon kan bayi se ri gbugbon ti olorun da dara dara ni gbugbon ti olorun da dara dara ni se ri gbugba ti a ba tin sakesi awon kan ba e je katara ka tete gbera wa dide wi pe ah ninu ka tete bota ka lo si hospital ka lo check ara wa e ma de gbagbe o e je ka idaju pe a nlo fun check up dada ka mo ipele ti agwara wa wa se ara mi wa bo se ye ko wa opo wa ta ba tetu wa ti di pe boya ola ti de tan ati fela a wa fa agwara isile gbogbo nta nje a wa file ko ma sise to wu ninu agwara wa boya le tetin boya le mo wi pe awon je kan wa ti o ba eje wa mu ka ma je won gbogbo wa ba se wa yi orisirisi eje la ni orisirisi genotype lo lukaluku gbe dani orisirisi blood group lo lukaluku ni to tumo si pe o ye ko se wa di to ba are mu boya lomi o da ko ma je yo sugbon eyo yen gangan lo ma je ayo e boya lomi o ti eye ko ma je mangi rararara sugbon ma ni bi mangi oto mejo mesan ninu nje mi ko ni dun lenu mi se ri pon pare e body e die ni elomi ti e tu wa wa to je wi pe to ba ma jeun bo roro o se sinsin lori onje ko ti gbadun onje na o de le ma ba gwa re se ta ba ni ka ma so awon kan bayi ile asu ile amo asiko de n lo ko duro de wa rarara ki na wa fe ko wa leni fun itoju ara wa gbogbo apatapata la mo arun ti won pe ni arun iba iba jedo jedo wa iba typhoid na la n pe ni ba jedo jedo atu wa mo wi pe iba kan wa to je wi pe to ba muyan bayi ah laarin ojo meta wa se ni na mo nitori pe to ba se nbi ni o mo yagbe ni o mo se le lu mo setan eyi keyi ninu iba yowu to ba wu ko wa olorun oni je ki kokan nu e ko se wa lagbara olorun ta ba wa ri en to wa ni iba ilegbe wa aba wa gangan ta ba soro nipa iba ki lo nfa iba gangan in to nfa malaria ni efon efon seri awon eje kan wa bi awon to ba je pe awon eje won ti e nife si kefon je awon rararara tori pe eje won o feru nkan be yen rara te ba wa ti ra awon to je pe genotype won group blood group won AB kankan yen e ma je ki efon je won sugbon gege ba ti mo pe ile wa nbi ko si ba se fe se efon kaakiri ni laarin osu meta ri e ka ma toju malaria yala boya wo tin ri apere ni yala boya wo ti e ti ra apere je ko je gbedeke osu meta yen ni ko fi ma toju arun iba fun a to ba je wi pe a fe toju ba ta ri pe iba yi lo to ma nse mi o sugbon mi tete mo pe symptom e lele yi o mi tete mo papere to ma nfi han re o ase ba ni oya e je ka lo si oja tabi o je pe abani nile ni ta fe so yi je nkan to ma wa ninu compound wa dada won ma npe wo yen ni ewe ti
ewe ti ni te ba si tan e ma ma gbo to ma ma ta sosan bi ewe ti won fi se ti oruko ti gbugbu awon eyan mo mo ni ewe ti e gbianju ke lo wa ewe ti yi ki wa le ma se si omi dun lasan omi ti won yo jade lara ogi o ma ni ke ma fi se o ni ke fi se ewe ti te ba ti fi omi dun yi se ewe ti ti yin ni ke ma yo mu konkoro ti no ma da bi gba te mu mi lasan ni e fun omo mu e fun aya mu e fun oko mu e gbogbo yin e mu gbogbo ibi ti baba wa lara yin patapata le ma to danu ewe ti la pe o ewe ti o ma ri soro soro bayi ko se ni ti o fe da mo o ma wa nu compound ko si bi ti o ki tin wu ko nso te le ri ra lo jagan in te ma ri fatu ninu le ni tabi layi ka yin te ba ti wa ewe ti eyin ora lo gba omi dun lo wa awon iya to nta ogi tabi teyin na ba ni ogi nle e yo omi ori e fi se ewe ti nigba te ba ti wa se tan to ti jina e yo omi emu emu laaro emu lale ko se nti o le mu gbogbo iba to ba wa lagwara yin patapata gbogbo e patapata le ma to danu leyin gba te ba ti wa se won itan e ti ye bo ninu arun iba niyan o ti ko gare o ti ba ti e lo koda eyin gari wi pe ise ti yin gan o ma yato ori fifo o ma lo nitori pe gbogbo bi ti iba iba wa patapata ohun ni tese lo ma sise to to ma fo to ma mo daada te ma wa ni le ra pe olorun ni faisan se wa aiso de ni file wa se bugbe lagbaro olorun oba sugbe gbianju ke sa mo ojuto ara yin e je dokita fun agu ara yin ile ilera to ba peye ohun lo ndogbo odun o ohun lo ndogun odun o ah a se nkan bayi lodun to nbo eni to ba ni alafia ni o e toju ara yin e toju ilera yin e je ka kuro labala yin ose to nbo otun la tun ma gbe wa fun yin labala ojo oja yin o ye je ka ma sukere o dile aladun ibi ta ti ma fun wa lo nja aladun je iyan abala nja aladun ta ti ma ko wa lorisirisi onje e je ka gbera ka ma lo tori ogboro ko ka gbon olorun a fun wa lalafia to peye iku owowo ko ni je ti wa lagbara olorun e jadide ka fi ese raju ka to wonu le danu.

0: 89.3 FM, your preferred wholesome radio.
1: Ladies and gentlemen, may I have your attention, please?
2: Let me guess, you enjoy talking. You always have something to say. And somehow, people actually enjoy listening to you. So why are you not on radio yet? What are you waiting for? Wells Radio Media Academy is giving you the perfect opportunity to become a certified broadcaster in just 6 weeks. You'll get hands-on studio experience, learn from industry professionals, and understand what it takes to actually own the mic. From radio presentation, to news writing, to public speaking, and social media, everything you need, all in one place. Admission is in progress right now, as resumption is on the 18th of May 2026. Admission form is available for just 5,000 naira only. This is not one of those maybe someday opportunities. This is now. Don't just sit back and listen to other people shine. Step up and let your voice be heard. For further inquiries, call 0706-840-7359 or 0803-509-3394. Begin your journey to becoming a certified broadcaster today.
3: Tired of listening to the same old content? Tune in to Wells Radio 89.3 FM, the only radio other radio stations listen to.
0: The time is 9 p.m. from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
4: Gerege lago mesan lelu lati koni kongagnoma pe 89.3 FM.
5: Tẹ́ bá fẹ́ polówó ọjà yín lórí rédíò, tẹ́ fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà. Wells Radio ni kẹ́ máa bọ̀ o. Àfetìwà gbé ti yín lárugẹ. Owó owó ò ga jára lọ o. Come for your jingle and advertisement at Wells Radio 89.3 FM. Gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ̀lájọ̀, iléeṣẹ́ ńlá ńlá àti kéékèèké, ẹ̀yin ilé ìjọsìn pátápátá, ẹ máa bọ̀, ẹ wá gbé wò, ẹ jẹ́ wò, ẹ jọ wò, ẹ tọ́ wò jọ. Gbàgbọ́gà ni Master. Kí lẹ tún dúró ṣe náà? Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ búlù. Wells Broadcasting House ní Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn, Ọ̀yọ́ State, Nigeria. Ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394. Wells Radio 89.3 FM. Ọlọ́run gbọ́, gbogbo ń tẹ́ fẹ́, ojú kan ló wà.
6: Jésù ló sọ pé ẹ jáde lọ sínú ayé, kẹ lọ wàásù fún gbogbo ẹ̀dá. Tó jẹ́lẹ̀ tiẹ̀ mọ̀ pé ogúnlógún àwọn èèyàn ló fẹ́ràn láti máa sin Ọlọ́run nínú kọ̀rọ̀ yàrá wọn. Ní àwọn ọjọ́ ìsinmi, nípasẹ̀ dídarapọ̀ mọ́ ìjọsìn lórí rédíò, èyí gan ló fà á tí iléeṣẹ́ wa Wells Radio 89.3 FM fi gbé àǹfààní ńlá bàǹtàbàǹtà yìí kalẹ̀ fún gbogbo ilé ìjọsìn ńláńlá àti kéékèèké, gbogbo òjíṣẹ́ Ọlọ́run pátápátá tó nífẹ̀ẹ́ láti wàásù ènìyàn rere Jésù Kristi fún gbogbo ènìyàn. Kẹ́ ẹ mọ́ lẹ́ẹ̀gbọ́, ó jẹ́ ká máa ké tantan. Ayé ti sí sílẹ̀ o. Ní gbogbo ọjọ́ ìsinmi láti agogo mẹ́sàn-án òwúrọ̀ títí di agogo mọ́kànlá òwúrọ̀, 9 AM to 11 AM. Àkókò náà dé wàyí o. Ẹ̀yin náà wá jẹ àǹfààní orí ọ̀fẹ́ ńlá yìí láti kó àwọn àgùntàn wá ságbo ìgbàlà. Ẹ̀yin náà máa bọ̀, ẹ wá ṣe onígbọ̀wọ́ ìwàásù ọlọ́gbọ̀n ìṣẹ́jú wákàtí kan tàbí jù bẹ́ẹ̀ lọ lówó tí ò ga jara lọ. Ẹ má gbàgbé pé gbogbo tá a bá ṣe fọlọ́run ló lérè. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pé ayọ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0706840-7359 tàbí tóbi 08035093394. Wíwàásù ìyìn rere Jésù àìgbọdọ̀ má ṣe ni, torí pé àṣẹ olùgbàlà ni fún gbogbo ọmọlẹ́yìn Kristi. Almighty.

ó ní aborí lùlù lẹ́gbẹ́ ògiri kò sì mọ lẹ́yọkan kò mọ ní méjì bẹ́ẹ̀ ni ò mọ mẹ́ta níbi tí ti ń yán fùrọ̀ ń búlù kiri ìyàwó ìyá sábà mọ gbámú yóò dìjà yóò dápọn wọn jàǹjà ngbòya ó di pé àwọn ẹbí ọkọ wọn mọ sí ẹbí ìyàwó náà mọ sí ẹ sì mọ pé tó rú ọrọ bẹẹ bá ṣẹlẹ ní ọpọlọpọ ọgbà wọn ní bẹ bá fún àsínwín ní ọkọ ọdún ara rẹ ní òròkó sí o àwọn tó bá jẹ́ bí irú ìdílé bí ọkọ bẹ́ẹ̀ nígbà míì lọ́pọ̀ ọgbà tí sábà máa ń wọ́pọ̀ orí pé ẹn ìbọ́kùn ẹni ọ̀dàríjìn ni ibẹ̀ ní máa bọ́ sí tó bá ṣẹ̀ sọ́dọ̀ obìnrin nígbà míì ni mo wí ta lè jọ ní eyín ọ̀rọ̀ burúkú sábà máa mi di àbí níbo ló ti rírú ẹ̀ wọ́n bá wọn yanjú ẹ̀ ṣùgbọ́n wọn lé ìyàwó náà máa dùn wọ́n bí àwọn àti ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ àbúrò rẹ̀ yọ mọ dùn wọ́n kò yẹ kó ṣe báwọn dàmọ́lá kò yẹ kó ṣe báyẹn kò yẹ kó ṣe báyẹn dádúró ìyàtọ̀ ọmọ ìbẹ́ ẹ jẹ àwọn ọmọ faraya kí wàá ni mo fẹ́ fàyọ ni pé wọ́n ja ìjà kan láìpẹ́ yìí ní lọ́lọ́ ìjà yẹn gan tí ìkóra ńlẹ̀ arábìnrin wa ó tíráfù ó rìnrìn àjò lọ ìlú ibi tí àǹtí rẹ̀ tẹ́gbọ̀n rẹ̀ ń gbé ó sì gbé ọmọ rẹ̀ yẹn ó gbé lọ ọmọ yìí ní èso ọmọ rógódó mọ́ ọmọ títí ń dárìn tí ń ṣe díẹ̀díẹ̀ ni ṣùgbọ́n nítorí pé ọmọ yìí nífẹ̀ẹ́ bí agbègbè ibi tí wọ́n mú lọ pẹ̀lú àwọn tí ń bá ṣeré ń bẹ̀ nígbà arábìnrin fẹ́ padà sí ọ̀dọ̀ ọkọ rẹ̀ ọmọ ṣàyàrí o ẹ mọ̀ àwọn ọmọ kan tí wọ́n máa di ó takú síbẹ̀ òun ọ̀lọ́ òun ọ̀lọ́ àwọn àǹtí náà bá ní fílẹ̀ yóò bọ́yọ́ àwọn àǹtí rẹ̀ tí ń bá ṣeré ni ká bá sì tó bíi bọ́yọ́sẹ̀ méjì ó lè wàá mú jọ́ fara máa sọ fọ́kọ rẹ̀ kò nígbà yọ yarí ni sọ gbájí èsè ọ̀dọ̀ àjòjì ni ọmọ wà òun ṣàfi ọmọ lẹ̀ ọkọ̀rí sí ibi tí òun àtọkọ ń gbé nílùú bẹ̀ nígbà ó débẹ̀ ọkọ yarí wáì tó lè fọmọ mi sí ọ̀dọ̀ ẹtí mi mọ̀ ni ẹni tó mọ̀ bá wo àǹtí mi búkì mọ̀ ni àǹtí rẹ wo ni kẹ́ni náà mi nígbà ni ọ̀rọ̀ wọn ṣàtún di tipọ́n ti ràn án ẹ mọ̀ pé èéfín ìjà kan ò tí ì lọ́nílẹ̀ tán tẹ́lẹ̀ kó tó travel ọ̀rọ̀ yìí rí báyìí gẹ́gẹ́ bí arábìnrin ṣe sọ fún mi ó bá ní ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ yìí tí ọkọ òun yarí ó ṣàdìpá wọn ń búra wọn ẹ̀ẹ́kẹ́ èébú bẹ̀rẹ̀ látọ̀dọ̀ obìnrin ìwọ̀ onírin ó ṣì oníṣekú ṣe ọkùnrin oníṣekú ṣe ẹyin nìkan ìgbàwó díẹ̀ ètò dákankan ilé rẹ̀ ta ọkọ̀ náà bú you are very stupid you are very foolish àwọn èèbó oríṣiríṣi nígbà tí arábìnrin yìí tí ó ṣe pápá ń bari lọ́wọ́ ni gbogbo àṣírí ẹ ti tú sí mi lọ́wọ́ àṣírí ẹ ti tú sí mi lọ́wọ́ wò wọ́n máa bọ́ra dá sí lérò yìí gbogbo ọmọ mi gbogbo ọmọ mi jẹ́ máa sọ pé kinní kan yẹn ní tó bẹ́ẹ̀ pàwọn náà lè gbarú ẹ̀ máa jẹ́ kan rí i àṣírí ó ṣe ẹwo ni kò gbẹ́mi ẹ lọ́wọ́ àṣírí wo ni kinní wàá mọ̀ ọ̀rọ̀ bí mi rí lórí fóònù ẹ ìwọ olóńsẹ́ndì nude ẹ olóńsẹ́ndì ẹ sí olórí lulu olóńsẹ́ndì ẹ sí èwo ní jẹ́ núdù

0: ìyàwó yẹn ṣàyàrí pé òun nínú odù ọkọ òun ìyẹn fọ́tò bí ihòhò pàápàá jùlọ ibi nǹkan ọmọkùnrin rẹ̀ wọ́n lọ yà ọwọ́ á sẹ́ndì ẹ̀ sí bóyá bí ẹnìkan ọ̀rẹ́ kan tí a jọ ń sọ̀rọ̀ ọ̀rẹ́bìn ìyàwó wá rí ìyàwó tí a fi ọwọ́ tipẹ́ pé ìwọ gbogbo tí wọ́n àtẹni jọ sọ òun rèé lọ́ọ̀ mi bó ṣe ní jẹ́ ń wò ó tí wọ́n náà sì fi hàn án ní kinní tòun tóun tóun tọ́pọ̀ lé jẹ́jẹ́jẹ́ ó ṣe yí tán ọ̀ya nígbà àwọn mọ́mì tọ́rọ̀ yìí bá fọ́jú pọ̀ àáfihàn wọn wọ́n ní bí ọkọ ọwọ́ ọgbọ́kànlá fi hàn ọkọ sàrà lásán pé wò ó few ones tó fi hàn báyìí inú bí alaye tán ni pé so o ti chẹ́kì fóònù mi lẹ́yìn níbo ló ti rí kinní yẹn kí ló ti wọ́n sẹ́ndì ẹ̀ ọkọ ó gbé gbájú ẹbà àwọn àgbájú aláàrá olóòyì tí àrá ọkọ̀ọ̀kọ́ sán ní etí èèyàn náà òyì á wá gbéyàn á gbéyàn wọ́n lẹ̀ bí ìgbọ́n fẹ́ fa ẹ̀mí èṣù yọnú èyí.
1: ṣùgbọ́n táwọn méjèèjì bá wà padà mú mi sí ìgbẹ́ àsálà wa kò.
0: lóòótọ́ ọ̀rọ̀ yìí lè jọ eré kì í ṣeré kì í ṣàwàdà o ṣùgbọ́n ọ̀rọ̀ burúkú yorùbá ní tòun tẹ̀rín ni wọ́n ní kinní yẹn ba obìnrin yẹn gan ríra mú tí arábìnrin yẹn ra ọkọ mú tó súnmọ́ báyìí ibi olóko ọba tàwọn ọkùnrin un ibẹ̀ ló ti ra ọkọ mú lóní sẹ́lẹ̀ sẹ́bígbà tí ń bẹ́ẹ̀ lọ́n ráyè sẹ́ndì ẹ̀ káàkiri ẹ̀ wò ó tóun ọba ti túbọ́lẹ̀ lálẹ́ lọ́ba rà mú bí olóko ọba bó ṣe fà níbẹ̀ nu pé òun ò tú ni sẹ́ẹ̀ àwọn ẹ̀mọ́ àwọn mẹjọ bàjẹ àdúgbò ti péjọ mọmi kinní wọn èèfọ ọkàn bẹ sọkúláàrọ òdu níbẹ wọn èdèbẹ lọdọ ọkùnrin ẹ mọmọ ṣe bẹ ẹ mọ ṣe bẹ wọn sá ọlọrun sá àlàyé kútan ọlọrun ní ọpá wọn sá gbà lẹ lọwọ mọmi kinní ọrọ yẹn wọn sábà wọn yanjú ẹ pé kí nǹkan yẹn káàriwo wuyewuye tiẹ fi lọlẹ díẹ ṣùgbọn kò dí ọrọ báyìí ni pé àwọn èèyàn ti ìyàwó ọ̀rọ̀ ti dọ́dọ̀ ọ̀tí ọ̀nà wọn ti ránṣẹ́ pè wọ́n wọ́n wá ní wọ́n lọ bóyá ní ọ̀sẹ̀ táàmù yìí wọ́n lọ rè é yanjú ẹ̀ ṣùgbọ́n nínú tí àwa gbọ́ tí wọ́n fi lọ̀ mí pé ẹ gbọ́ àwọn ní gbogbo tó ń fẹ́ sọ fún un pé pẹ̀lú gbogbo ṣe ń lérí yẹn pé lóòótọ́ àwọn ti bàjẹ́ àwọn ti ṣe kinní o ṣùgbọ́n àwọn fẹ́ ti ọwọ́ rẹ̀ bọ ìwé ìdámọ̀lẹ́kun tí òfin ní ṣe bẹ́ẹ̀ pàápàá jùlọ tí òfin ní na ìyàwó ẹ̀ mọ̀ ṣùgbọ́n gbọ́n sọ mo ní ẹ̀dúró náà o irú wàhálà báyìí èèyàn máa wú egbò rẹ̀ ni o èèyàn é gé lẹ́ka o ìkíní náà ṣe tí kò wádìí pé kí gan lọ fa iná sẹ́ẹ̀ta ọkọ tó fi jẹ́ pé lemọ́lemọ́ bí wọn bá mú níbi ìkan lẹ́nìí tí wọn gé lọ́wọ́ tó bá ti dọ̀la yóò lọ bọ̀ ká sí mi ó dé ní ìkejì kí àbí nǹkan ní máa yá ọkùnrin lórí gan kó tó máa gbọ́wọ́ síyàwó rẹ̀ náà àyẹn làwọn tọwọ́ ẹ̀ bọ̀wé ni ṣùgbọ́n tí ń sọ ni pé fún ọmọ òun tí wọn ò tiẹ̀ mú wà tí òun bá débẹ̀ tí wọn ò bá jẹ́ kí òun mú ọmọ òun ò ṣe mọ́ òun ó sì gbé wọn relé ẹjọ́ àwọn náà sì dúró wípé lásìkò yìí kò tiẹ̀ lè mú ọmọ torí pé tó bá padà sílùú bí wọn wà tó bá fìyà jẹ àbúrò àwọn tó lè ta tó sì ti gbọmọ lọwọ ẹ ìyà tóbìnrin ń jẹ kí lèrè rẹ ẹ gbọ irú ọfẹ ọrọ yìí bó ṣe rí kí lójútùú ẹ èwo nìyẹn jú ẹ nínú gbogbo tí ń bẹ ńlẹ 0916893100 0916893100 tàbí 0915333 4893 0915333 4893 tàbí 0911333893 lẹ́ẹ̀kan sí 0911333893 àwọn ojú òpó tó wọnú kulu ìkànnì West Radio 89.3 FM lálẹ́ yìí nìyẹn a ní ìṣẹ́jú bíi mẹ́wàá péré ká fi sáré dá sí kásàánú arábìnrin kásàánú arákùnrin kini ona abayo si ojutu ipetusi wahala arin won yi ati pe ewo ni to ija ba po okunrin atobirin gan po to fi nlo doju bi ibi to pe ti olodun ba lo se to pe o sesi ti ati la wi ba tumoran border la ah to oda ko buru
1: to bi agbo e sa mo padulu be yewuro ani de yan buburu banje asa ibera sala
0: o mukulu o
2: hello
0: o mukulu
2: o mukulu
0: e me kale
2: te ri gbogbo en ti ba ti tu phone oko
0: ti ya wo eh aha aluwa ta ni o aha do ti ta loju gbogbo e
2: ti ba ti n tu phone
0: oko abi ti ya wo re
2: aluwa sa lo loge
0: aluwa sa ni tu wo yo ta loju he he he he mo tu lo ta loju
2: hm hm
0: hm
2: wa
0: toju
2: apapo
0: ale re ba roju je wuro ti baba yi wi won ni ju gbo e lo won ni ki wa toju oko koko gbadun ko le ri sakari e lo eyin o ni pe ko le ri kan lomo kun re ma lo sise lo won ni asoro le yi re ma kan de oda ko buru aya eja ki la wa si bayi olo Taiwo Ajao Ogun atiyin baba ya e mo ku jo beta o to jo beta se won alagba Facebook ipo en ti wole Abiodun Adisa omo mi daada lati orilede Ghana o wo wa kiti lagba Facebook omo mi Adeola ko hello e ka le o omukulu
3: omukulu omukulu omukulu
0: omukenkele wi omukenkele oruko yin atadugo ko le ri sakari e lo
3: Azio, eto sele.
0: Oru ko ni ati be ti pe yi.
3: E mi sala je lati awon la pe ti.
0: To, oya mi sala.
3: Seri to an be ni pe mama to ko pe yen.
0: Eh.
3: Omo e ti so point. Seri to an be ni pe to ba ti mo obirin okunrin to n tu phone ara
0: wo. To n tu phone ara wa wo.
3: O be yen okunrin se ma ba mi e ra ara ije ni obirin na se ma ba lo.
0: Ti o ba tu wo bo ni o se mo pe kini ohun o send ese nikan.
3: Into sele ni pe obe to ba fe pe ni oko to fe je nje omo ko ni di ko ma tu phone oko ewo to ba ti ma ko ni debi tu ko ni di ko ma tu to ba tu wo yo ma ba na eje ni so e ko customer lo ko to lori phone na nko so e ko customer oko na na ku to lori so ko ni di ke ma check it ara leyin te ba ka fe bi ko gba ara yin fun ara yin le ke bi check it ara so ni ba yen into sele pe ni aju won bo se n lo ba yen afani ni won ni ko ra won de o so ju won ba so a le lo para won ibesin emi o ni oko ra won bet afai man ni emi ko ni fe bo pelu rin ajo tarin yen emi won gbo emi ti wa na ni fe
0: amen
3: amen so won to sele ni
0: e se gan sa e wa la gba de o
1: igbere wuro wa o poro ti jogo ṣugbọn ta won me
0: se n gbo o se n gbo e ja wo ogun gan laye yi oju ogun la wa ko lohun saanu let's go there.

0: bọju ogun laye ni tooto ni
1: mi o ma bọju ogun laye o ba ma ti mura sile
0: lesu loko lesu niyawo
1: ati gba iwe ni ba ma
0: lesu waye fere ko si di wahala
1: mura sile ba wa ibada ti oko mare tu atota ma pe lenu
0: ninu ogbe yawo nte mi fe ri po se pataki na ni pe kaluku o sa se kini kaluku o gba fọlọrun lori igba funra eni tori wi pe n ti n be ninu igbeyawo o mo po gan high school teyin e mo pari mo ni university to se degree re to je pe to ba ni carry over ni awon university ri o ni omo ti a so o teyin ba ni carry over e ma bi se ma ri to ba ti o ti bo si level mi o tun pada lo ma tun se 100 level o ma tun se se elomi se 100 level re o si fi le ti wo to 500 level ti o jade yo ni ise buku ni wo ohun se se raye ati ka bayi ni o se se se dari ofa ti elomi ninu igbeyawo lati odun akoko ko ready lati sit down ko extra re ko yewo dada ko fo yenge ko tu yebe yebe kini awon asise ti ma je koko ohun lu ohun elomi won lu obirin mi won 60 awon baba kan be te pe eyin nu olonu se ri paradise eyin few ones ni won lu obirin mi won age of 50 ni nigba to je pe carry o fan abi error mistake to sele pelu igbajo gbepo won atoko lati 100 level won latodo akoko to ti fera won ko ready lati yiri ewo okunrin mi na dere ko ready lati yiri pe kini fa gbon mi si omi oto ti o je ki arin won ati awo ohun gutan se pe ma se nife ara won to e ko kan wa tun ma fo bara won igbu ta ma si ti dagba gonso won tun ma nara won ariwo eri daada ta koda dola o si nbe kini sele a je gbege eyan joko ko study ara won daada bi course ile oko abile anfe yawo ke ma se course olojo odun marun odun merin bakare femi alade ore wa lagun facebook opo emi samuel mo ki ogbo yin pata lale mo ki daada elomi odun akoko to ti wole oko toko re ti gbowo si loje ewo e je ru e le wa awon eji ya le oko le awon o ma lu mi yo si sit down oko mi ki lo sele ki lo de ibe won o ti yiri ara won wo won ti mo yawo po fi ma oko ru o se kini oko na gba fun be ewo rufe ti toko taya yi o lagbara die o ta ba wo ti oju obirin kokan ni awon obirin ti won wa nta ti ile oko ti won ti fese ko ninu orin ajo ile oko te ba lo bi elomi ni ti oju oro won o se yanju bakan na o ninu riri temi ti ri oro won o se yanju koda oju tu te ba fun a o le mo se yanju to obirin bi ko si le se yanju ti si tori pe isoro ti kaluku n doju ko nile oko re ototo ni o ototo ni obirin mi ya ma sokun pe oko otoju omo lasan ni otoju omo gbogbo nkan yoku ko lu kona koni omo jade koni omo mi koni omo se n togu ko si ni omo sise ko si fi ya je pe mo gba loju mo gba nimu isoro ti e na ni pe oko ohun itoju omo iti n ba yinu se mo ke wa fe fi isoro ti eyen ke wa lo gbe ojutu te fi yanju e si egbe eni to je pe oko re o le kun tori omo ere olomo ni a ma toju omo jije mimu owo suku bata suku won sodun awon ma re yo toju won o le ma ran ti ra bata fun yawo o le ma ra so fun yawo e ri ṣùgbọ́n àmọ́ rẹ̀ yẹn àìgbàgbé ẹ̀ o yọ ọ̀nàwó tán lé wọn lórí ni ṣùgbọ́n níbi ìṣòro tiẹ̀ ni pé tíyàwó rẹ̀ bá fi lè ṣe single mistake báyìí oh my god ìgbájú ìgbámú ti kẹ́ríkẹ́rí yìí bá ròde òun ni o ṣẹ́rù ojútùú ti tàkọ́kọ́ ń ṣọ́ṣẹ́ yanjú tiẹ̀ ẹ wá wọ́n wo obìnrin mìíràn ọkọ̀ ń tọ́jú ẹ̀ ó ń ra sọ fún ó ń ṣe gbogbo ẹ̀ fún ibrahim abanikanda orí ẹ wà ń bẹ̀ mórí ẹ ó ń ra sọ fún ó ń ra bàtà fún ó ń tọ́jú ọmọ ó ń ra oúnjẹ sílé ó ń sanwó sùkú ó ń ṣe gbogbo ẹ̀ tọ́ ẹ wá wọn fi táwọn kù sí dáàdì tiẹn tó bá ti di káwọn àtìyàwó wọn wọ yẹ̀wù kan ṣe nọ́mà àwọn ìráyè o àwọn ìráyè ó yá àwọn obìnrin fẹ́ tẹ̀ta bó lè yan yanjú ọ̀rọ̀ wọn kẹ wá ní tẹ́ ẹ fi yanjú eléyìí lẹ́ẹ̀ fi yanjú eléyìí bó ṣe rí nù ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ arábìnrin yìí ọlọ́run ọba wọn ṣe yóò rí bá a ti ń fẹ́ o ọlọ́run wọn yanjú ọ̀rọ̀ wọn yóò yanjú tiwa náà kò ní sẹ̀kú bí kankan lálẹ́ yìí ojú ọjọ́ ti lọ ojú ọjọ́ ti lọ ojú ọjọ́ ti lọ jẹ́ gbádùn orin díẹ̀ sí kí n wá dágbére fún tàṣálẹ̀ nígbà tá a tún máa pàdé lọ́jọ́ mẹ́jọ mọ́ ń bọ̀.

nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n pọn yìí. West Radio 89.3 FM, kàǹga agbẹ́mágbẹ́.